ceol agus ceoltúir a brunú bun óir cheanaí réda ar na bhí sé séblianna dé agus. Cholmadín sin agus tanlachan ceolaige ar a bíana ó Yarrows McNamara. Rian an Luis go nóchar sé machan léana The Real Road agus an Waltz at the Oslo cholmad wahab in sin. Ach cas mae chéad ór an eil ar maidin go fór cín o dan le stedi ni, fer fi'n sgeisglen gwrilta bala i sawyrer, an tor an corwch yn y trabone a henni'n sle a fór cín le John Bug o Fflarta. Agus cas mae dyn eisiau a gwyt a fór cín, da sylwm gwtw cwnio gyma hebi o tu ôl tu geisglen ar maidin. Corwch yn y trabone.